gunin osu pe san odun tamosi osu wewe odun egba o le meni din ni ogbon mo kin pe eku dede wo yi eku gege bi ojo sin ri ago meta ti kun seju meta din ni ogun abi meta la ni oju le se wa omo yabo ni tamosi michel dosumu ni oruko mi ara ko ni ma tamosi agbulaka castero awon ni mo be ni ori ero fun wa awon ilana awon iroyin mi lo kan itimo lanfani lati fi to wa ni etini asan ojo ini ni awon yin awon ti won wa ni yara titun ta mo si sena je ni ojo etini won won wa ni pade akoko ti asela die ni pare bakan na ni eni tin se alase ijoba ti mojuto eto ogbe je o ti se jade lo jade mi lo kan lo ni gbegbele wa lati foju re ri gege bi awon eto ohun ti agbin se ni lo gba awon sala yi ni pare je awon to je pe ni ojule eko kekere boraru lohun won wole pelu ibanoje ni tori awon alon lo gba won lo lati ki won fo ilekun lati ji awon mi lo kan lodo won ti a fi te wa ni eti ounje ti apese fa awon omo ta npe ni canteen a se akesi re ni ojo ana tin se ojo aje ni ojule eko kekere laji fara ni akoko bi o se ni lo gba eni sa igbo won ni awon ilana awon iloyin ti asa to je teni e ba wa lo o ti ya o mo kin le kan si pe eku gege bi ojo sin ri esikabo si bi akan si awon iroyan san ojo ini awon ti won wa ni yara ta mo si sena je ni ojo ini ni won se pade akoko leyin gba ti won fi igbimo joko lati jiro lori ilana ofin pelu eto ibuna wo fun ilo si aju egbe yi je na ni won ti se lowo lowo bayi ni lukutonu ni ile kan ti won yo sile fun oni ni asiko lati ma fi se itesiwaju je bi a se gbo ni asiko yi eni wo won julo ti won se arelede atijo eni ni se fosoglo o ko si nibe tori pe o wa ni eyin odi baka na ni eni wo won julo ti a mo si boniyai ohun na o si lari won tori pe o tin se itoju ara re ni eyin odi lowo lowo je gege bi awon eto ipade yi ti se akoko ti ajo abi ti yara ta mo si sena tin tesiwaju lati wa fi lo ninu awon eto yi iwode lati fi oju re ri bi awon ogbin se nlo gba ni gbegbele wa ati awon isoro ti awon ogbe ni lati je ki won mo ona abayo ri fun awon ogbe yi ohun lo je ijade eni wa won bi lo tin se alase ijoba ta mo ruko de si aden bulukuna ti o jade pelu eni tin se akowe agba re atele to je pe won se alase ijoba ti nbojuto mojuto idamora ti a mo si minisun konseye fun eto ogbe pelu eto oja pipa ni ulede wa awon won yi ni won se jade lo ni won lo ni ebanikwara won lo ni kwande won lo ni wasapionko won lo ni jugu won lo ni chabau won lo ni glazwe pelu jija je lati ojumo kesan fi lo ni ojumo kejila ni won se iwode yi ninu alaye alase ijoba ti mojuto eto ohun ogbin je ni wo mo julo ta mo si aden bukuna o se lalaye ni asiko pe ni ohun dun leyin gba ti ohun ri awon ogbe ti won sise o se oko yi oni orin bi won se gbin yen gan ti won gbin soja raisi pelu owututu koda o je idunun la ka fun ohun ohun o si fi to eni tin se arolodo awada eni eti tori pe o tin sise karakara fun eto ogbin ki awon ogbe le ni alafia kun le ni ron lori ohun ti won gbin ki won bajiya ati pe ki won le ri ona lati ma fi ta gbogbo ohun ti won gbin bo se to ati bi o se ye ile je nkan ti o dun mu ohun gidigidi ohun te wa se akesi ohun pade arakorin kan ti o je ogbe je ninu alaye re ni pe ni odun te akeyin si oni ohun gbin owututu bi hectare 5 sugbon leyin gba ti eni tin se alase ati se arelode wa wada yi ni benikan ba bi won ba se gbogbo agbara patapata ti won gbin owututu bi egbarun 100 tonu je ohun yo fi dola meji kun isuwon kokan fun won je gege bi awon iroyin didun yi leyin gba ti ohun gbo ohun lo fa to ye pe ni odun ti akoyin si ohun se marun sugbon ni odun ti a wa yi ohun se hectare 20 ti owututu tori pe o ri abo rere latenu eni tin se are lode wa je o je nkan ti o je idunnu awon ohun si ri awon obirin ti won duro pin gidigidi nitori ohun ogbin yi ti won soko awon okoyin na ba
bakana pe inu awon dun ohun o si jise fun anything se are lode je ti amo si omi adiwada yi je fun itesiwaju awon tin gbegbese la je ki awon ogbe le ni rorun bo se to ati bi o se ye ninu itesiwaju wa la o fi to ani tinasi ko yi pe ni ojule eko kekere boraru lohun ni ipinkeji eto eko ni gbegbele wa ani pelu ibanuje ni won fi se wole ni ojo ana tori kini awon ole awon lologba awon lo fo ofise ti won fo enu ona ti won fi wole ni ibi ti enitin se oludade am pe ni director o ngbe yen ninu alaye na ni asefiri enitin se alamojuto ojuleko kekere yi ti o se alaye die fun wa ninu awon ohun ti o sele ni ojuleko ti ohun nigbati a ri gbo pelu eni won mo kilo ta mo si Suleiman Oseni je abi Suleiman Oseni lo je eni tin se alaga awon moyin Victor ako chaye nan lo je oludare ojuleko kekere na oni ni ojo isimi to koja ni ohun wa ni ojuleko kekere boraru yi lati je ki ohun gbe iwe kan lẹ́yìn ìgbà tí òun débẹ̀ ló ń ṣe àkíyèsí pé wọ́n ti fọ́ ẹnu ọ̀nà wọ́n jẹ́ nípa tí wọ́n fi wọlé wọn sí fèsè jẹ́ wọ́n gbé ohun tí a fi mọ mìíràn tí a ń pè ní gòbélé bí ìgbà kan ó lé mẹ́wàá wọ́n gbé yẹn gan ààbò àti pẹ̀lú èyí tí a fi ń kó àwọn ipò tí a ń pè ní burọ́tì yìí wọ́n gbé e lọ jẹ́ òun sì wá pé ẹni tí ń ṣe alága àwọn òbí àwọn ọmọ òun fi sun ẹ̀sùn òun náà wá pé ẹni tí ń ṣe aláṣẹ àdúgbò wọn wá pe àwọn ọlọ́pàá tí òun ṣe ìjábọ̀ níbẹ̀ òun ṣe gbogbo àwọn tó yẹ láti jẹ́ kí òun fi tó wọn ní etí wọn gbé ìwé fún òun òun wá padà lọ níbẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí ohun tá a rí wá látẹnu ẹni tí ń ṣe alága àwọn òbí àwọn ọmọ ẹni wọ̀n mọ́gìlọ́ tí a mọ̀ sí Suleiman Oseni òní èyí tí wọ́n jalè yẹn kódà kò dá ohun kan dúró fún àwọn torí pé àwọn oúnjẹ tí àwọn ọmọ ń jẹ yìí ó wà ní ibi tí wọ́n fi àwọn oúnjẹ pamọ́ tamọ̀ sí magazine jẹ́ wọn ilẹ̀kùn rẹ̀ wọ́n ṣe dáadáa àwọn fèsì èèyàn wọ́n ṣe dáadáa wọ́n fọwọ́ kan àwọn ṣe láti jẹ́ kí wọ́n lè kó sínú rẹ̀ ṣùgbọ́n ẹ̀pọ̀ ò bóró wọ́n wá fi sílẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò tí arákùnrin ṣe fún wa ó ní àwọn ráìsì tí wọ́n jí gbé yìí àwọn kòkòrò ń bẹ nínú rẹ̀ ìdí ni tí àwọn fi yọ sọ́tọ̀ lọ lọ́dọ̀ ẹni tí ń ṣe olùdarí ojúlẹ́kọ̀ kékeré yìí kí wọ́n bá kó àwọn kòkòrò bá àwọn tó kù jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò wọn ni àwọn sì ti àwọn ọmọ náà wọn jẹun ó sì tó àti bí ó ṣe yẹ wọn ti ń bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí láti mọ̀ ta làwọn tí wọ́n fún àwọn ìwà yìí láti jẹ́ kí wọ́n bẹnu àtẹ́lu eléyìí ló jẹ́ ohun tí a rí gbọ́ látẹnu ẹni wà wọ́n jùlọ tí a mọ̀ sí Suleiman Oseni tó jẹ́ alága àwọn òbí àwọn ọmọ tí ojúlé ẹ̀kọ́ kékeré ti buraru lọ́hùn láti wá lọ síbi ìparí àwọn ìròyìn ti àsẹ tọjọ́ ètè ní jẹ́ mo láti fi tó wa ní etí pé ní ojúlé ẹ̀kọ́ kékeré ti èyí tí a mọ̀ sí Lajì Fara ní àkọ́kọ́ a lọ ní ọjọ́ àná láti fi ojú wa rí bí ètò oúnjẹ tí wọ́n pín fáwọn ọmọ tá ń pè ní kàǹtìnì ó ṣe ń lọ gbà látọ̀dọ̀ ẹni wọ̀n mọ́gìlọ́ tí a mọ̀ sí Akila Stakú ó ṣàlàyé nípa rẹ̀ wọ́n ní àwọn ọmọ ní kùtùkùtù rọ̀ níwọ̀n aago mẹ́wàá ni wọ́n ti fi kòkó ńlá kaná tí wọ́n fi ń ṣe èyí tí a mọ̀ sí Wáké tí ó gbóná fòfò báyìí fáwọn ọmọ inú àwọn wọn sì dùn arábìnrin wa tí a mọ̀ sí Jeanne Chibozo ọjọ́ kan láàrin àwọn olùkọ́ níbẹ̀ ó ṣe jẹ́rìí sí ohun yìí pé inú àwọn ọmọ dùn lẹ́yìn ìgbà tí wọ́n gbóòórùn oúnjẹ yìí ní kùtùkùtù òwúrọ̀ wọn ní pẹ̀lú ìdùnnú ni àwọn ọmọ wọn fi jẹun bó ṣe tó àti bí ó ṣe yẹ ẹni wa mọ́jọ́ tí a mọ̀ sí Clement Imasu ló jẹ́ olùdarí ojúlẹ́kọ̀ọ́ kékeré náà ǹjẹ́ ó ṣe lálàyé ní àsìkò yìí pé àwọn ọmọ jẹun bó ṣe tó àti bí ó ṣe yẹ ẹnì kọ̀ọ̀kan ǹjẹ́ pọ́n kan ni wọ́n san kí wọ́n fi jẹ oúnjẹ yìí ní ọjọ́ kan wọ́n ní ṣùgbọ́n àwọn oúnjẹ yìí ní ọ̀dọ̀ ẹni tí ń ṣe aláṣẹ àdúgbò ni wọ́n ń kó o lọ láti jẹ́ kí ààbò lè wà lórí rẹ̀ torí pé wọ́n mọ ibi tí wọ́n lè máa kó o sí wọ́n yọ lọ díẹ̀díẹ̀ kí wọ́n máa ń ṣe fáwọn ọmọ ni jẹ́ ó ń béèrè pé kí àwọn aláṣẹ ìlú kí wọ́n yára kí wọ́n sọgbà èyí tó wó ní Lajì Fara ní àkọ́kọ́ yìí kí wọ́n sọgbà rẹ̀ fún àwọn kí wọ́n lè ní ìdábòbò pàápàá jùlọ kí wọ́n jẹ́ kí àwọn ní olùṣọ́de tí a ń pè ní gàdíẹ̀ láti máa fi ṣọ́ gbogbo ohun yìí fún àwọn ó sì wá sọ̀rọ̀ lórí ètò omi wọ́n lọ ń pọnmi ní àwọn abúlé láti fi ṣe ń jẹ ni kí wọ́n lè fọ omi fún àwọn wá yóò jẹ́ ìdùnnú àtẹ̀yọ̀ fún àwọn lọ́jẹ́ ohun tí a rí gbọ́n látẹnu ẹni wà mọ́ nílò tí a mọ̀ sí Clement Imasu tó jẹ́
oludari ojule eko kekere laji farani akoko ti ilu paraku to sala ilori awon onje ti ijoba pese fa awon omo tan pe ni kantine ti o ti bere ni ojule eko tere tire ni ojo ana ibi ni awon mu awon oyin tojo ti ni gunle mo kin pe eko asiko wa je ni asiko yi mo si alaye lori ipade akoko ti awon ti won be ni yara ta mo sisena to tin waye lowo lowo ni lukutonu awon sala yi bakan na lori iwode eni tin se alase ijoba ti moju to eto won ogbin asala yi nipa re won jale awon opolopo ohun ni ojule eko kekere boraro lohun ni ipinkeji ti eto eko nje ase alaye bakan ta fi pade awon eto lori onje ti an pin fun awon ta mo si kantine to tin waye lowo lowo ni ojule eko kekere ta mo si laji farani akoko ibi ni awon mu royin tojo ti ni gunle mo ki pe eko asiko wa oruko mi omo yin aburo yin ta mo si michel dusumu arako ni wa ti a mo si kasoro agulaka awon won be ni ori ero fun wa ipade wa ninu ayo ati dunu ni ale ni ago mesan ko ja seju medogun ire fun enikokan wa o digbadie

0: wọ́n tàn tóró mi tọ́ kan lẹ́yìn náà fi mi náà gbọ́n wọ́n hàn lẹ́bí ọ̀mí máa sẹ́mi dúró akúndé joseph àgbọ̀n fi pépé ń ṣe díẹ̀ ní sáré kí ní sá alága sàmẹ̀dán màmá sàfi ẹbí ọ̀rẹ́ sí yorùbá ní kánì rosecoa mọ̀jẹ́ alẹ́sikọ́ àfihàn ẹ̀rọ dápàtẹ́ tán ẹni rúdúpọ̀nkàn onaka sibiri alága sàmẹ̀dán nípa akótó eré ní ilọ́mùtẹ́kọ́lì gánà ló pọ̀ ọ̀rẹ́ gúrúfọ́n sàtúnẹ̀lẹ̀ nọ́fù mangiomi kọ̀ntàn mi àmọ́ ọ̀hán mi tán akadínbóyà àlùbáríkà dán àìgà wọ́nyọ́wọ́ àmọ́ ògà wọ́nyọ́ sí àsì àdínkù ọ̀rọ̀ fínẹ́ wà ẹ̀rọ àwọn ànúwẹ̀ àkọsí pọ̀ náà pé èrò tí bọ́dà bá yìí sí gbásà ìjókòó tó wọ́ gbọ̀n o 13th sinu kan fine won amo baba dogana ko ami me fine ina wan we dosu me jome de wa nu toni o saku abon me de buwo akoro kan bi owe emi na ko toni saku do po le won ti baba do to ron don to mi tole
1: ganji hotan to lu mi to mi kudo pada bo kudo le wenu wi me de tin tin mo nu kun to e enu do zoji we bo anapon we si vo enu do wu venu e tanu fe we bo nu kun to enu ro hi hi we ba run do gbidi gbidi we ma gboko tagba de bu so de menu e anu rin pon de bu so de menu e na tun do la pe e ye hun hun tan le kedin bo yin kan do nu e ìrìn ọ̀yìn àṣọ́gbó pé dónúkún dó bọ́dá mọ̀nú ganji bọ̀ ta ma sara fẹ́mẹ̀ alẹ́ títí ẹtọ́lẹ́ ẹkọ́ de àkọ́sìn jídín bọ̀ ẹjẹ̀ pọ́tọ́nù kìmẹ́nu ló pọ́lọ́pọ́ mi tọ́lẹ́ mìíràn lọ títí dìbònú ànáhùẹ́ dónúkún tó ejì bọ́dá síkú mọ̀nú ha bọ́nú bọ́dá mọ̀nú jẹ̀zọ́ bọ́dá pọ̀n wé sí vọ́ ma sọ ọ̀hùnú pọ́n ànátún lọ làpẹ́ kò de àkọ́sìn jídín bọ̀ àrìn àkọ́tò ìtàkì afọ́tán ànáyíkọ̀ títí tó ẹyin dàkànà gbẹjẹ nukún tó pọ́n ẹdẹ̀lẹ́ ọ̀yẹ́ hùwọ̀n ìtọ́lẹ́kẹ́ bọ̀ àrìn ànáwà gbẹjẹ nukún tó pọ́n vọ̀nú ma sú dùá ropó ẹ hùwọ̀n ìtọ́lẹ́kẹ́ bọ́rọ̀ ònù ẹni lẹ́sàwẹ̀ ò títí ẹni lẹ́sàwẹ̀ bẹ́ sí àzánu kọ́ńtọ́ zò súnọ́tán káká ìjà àzán gbọ́ngọ́ zò súnọ́tán ẹyin mi dùrọ̀ dó làpẹ́ gànjẹ́ yan nùdẹ́bù ẹlòmíwá ẹlòmíkún sí àpapọ̀ yọ ẹ dẹ̀lẹ́ yọ ìkànnà gbẹjẹ pọ́n ká mi bọ̀dá náà mi sí kọ́ńtọ́ èlò mínú sara transatlan mi pẹ́ẹ́dọ̀ zongo tán pọ́ bóká náà hùwọ̀n ìtọ́lẹ́kẹ́ bẹ́ sí tẹni gbélé kaka ijẹ àkọsù zangbe lo azan gan tantan mẹ zanzan ijẹ pélẹkọ lo gan tẹwé mẹ pélẹkọ èdèlẹ yẹ kó sùwọn ìtọlẹ hun nùdẹbù èrò wíwá wíwá ló nukun nukun tó náà yìí wẹ nùdẹbù wẹfẹ kóró wíwá wíwá dọrọndó dọjẹ wọn èdèlẹ náà mọ sí kọńtàn hawe ànánà sọ bọnà kan nùdẹbù bí ọ àná kókó àlọkàn yín 56 42 42 99 wẹ àló 01 93 28 28 87 bọ ẹnẹyin yọ ẹ tọkàn tán tóró mi tọ.
0: nabi ẹ sá títí ọ bẹ sí nabi.
1: títí ọ bẹ sí taka fọtàn ẹ 15,000 francs àwọn jẹun bó ìdán.
0: ìrẹ́dà pẹ́pọ́ náà
1: nẹ. ìdí àpẹ́pọ́ náà
0: yóò taka fọtàn kó ẹ̀ náà rẹ̀
1: dán. diyan ebi ọ promotion mi bolo ti sa ẹ 15,000.
0: ẹ pẹ́ jáde omi nẹ́mu bẹ́sìn òhun yẹn nù ká gbọ́ ọ́sìn.
1: 15,000 ẹ bẹ́ sí azánu kọ́nukọ́ntọ́ zò súnmọ́tán premier septembre
0: 30.
1: ó di

Salaamu aleykum fún gbogbo apátápátá ìyàrá ọmọ ọ̀sánjúmọ̀ kẹyìn pé ẹ̀kú ọjọ́ ìní. Ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹsàn-án ọdún tamọ̀ sí oṣù wẹ̀wẹ̀ ọdún 2024. Mo kí n pé ẹkú dédé wò yìí nílé kolódò ibi tí ẹ ń gbé bọ́ wa ní ọjọ́ ìní ni mo kí n yo ọlọ́run ọba Ọláwọ́ Àbí kó fi ayọ̀ àti ìkẹ́kẹ́ ẹnì kọ̀ọ̀kan wá jẹ́ mo kí gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan ti fi fara kú. Àdúgbò Títíru, àdúgbò Kedama, jẹ́ Tìbónà, Kandagbẹ, Tanza, bí wọ́n ṣe rú lọ́hùn. Gbogbo ìlà kí pé ẹkú àsìkò wa ọlọ́run ọba Ọláwọ́ Àbí ọba tí ń fúnni láyọ̀ yóò pèsè ayọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ mi jẹ́ ọmọ yín àbúrò ìyá rẹ̀ mọ̀mọ́ Sẹ́jú. A ó tẹ̀sà nínú lórin wa díẹ̀ kí a tó lọ. Ó dá ǹjẹ́ olórin wa tí a ti ń bá bọ̀ gẹ́gẹ́ bí àwọn ètò láti fi tó àní etí ní àsìkò yìí pé a ó lọ nínú olórin wa díẹ̀ yẹrẹ kí a tó tẹ̀síwájú.

ṣeun adupe lọwọ gbogbo ẹyin ti n wa lori toni ọjọ yìí ni ani ọrọ sunukun oju sunukun la ma fi n wa gbogbo ẹyin ọjọgbọn to ni ọjọ ti ni àrọjọ musolokun ni papapa la ṣe awọn eto tori pe awọn ti won to awọn ọrọ ṣe won ṣiṣẹ lọdọ wa diẹ diẹ ti won ti pari iṣẹ naa ọda gbogbo wa patapata lori eto ọjọ yìí ni arakọrin wa kan ni o ṣalaye fun wa fi a n pe ni ayinla ayinla o ti lalaye fun wa ni asiko yi pe oun niyawo kan ti awọn bimu bi ọmọ mẹta ni awọn bi oluwa si bo oun lasiri oun lowo nigba kan ri ṣugbọn ẹpa wa boro ni asiko yi tọjẹ pe owo naa o wa bẹrẹ si tan ṣugbọn arabinrin irun to oun ni gẹgẹ bi aya oun naa o wa ri owo diẹ lọ wa lọ ra ilẹ lọ kọle ni ipo mina ibi to fi ọkaya rẹ fun awọn ero ṣugbọn ninu ile naa o yọ ẹsẹ kan yara kan pe lẹyin igba ti oun pẹlu ọkọ toun ba debẹ won ma gbaradi won ma naju ki won to wa ninu ile njẹ ọjọ lọjọ n bọ ọrẹ oun si ni ọrẹ kan mọtimọti ti o jẹ pe oun ma n ya awọn ọrẹ kan ti won gbogbole awọn ara wọn ni ọrẹ naa o ri oun naa o si lowo diẹ owo rẹ tutu o ri pe oun ayinla gẹgẹ o si n lọgba yẹn ko ẹpọ oboro mọ o wa pe oun pe oun lati ya lowo kan o ya ni bi million mẹta lati ma fi ṣowo ki oun ma fi san fun oun diẹ diẹ oun si wa dupẹ lọwọ rẹ oun wa gbọ owo yẹn ti oun bẹ si fi ṣowo ọjọ lọjọ n bọ ni awọn ọkan larin awọn ti wọn kayale lọdọ iyawo toun wọn wa pe oun pe baba gẹgẹ bi mo ari apẹrẹ kan lati asiko mi lo kan lọ a ri pe ọrẹ rẹ pẹlu iyawo rẹ naa ni wọn ma n gbe ninu yara ti wọn yọ silẹ ọrẹ naa ni rara ko le ṣeṣe ko le ṣe ọjọ naa wa bọ tọjẹ pe igba ti wọn bọ sinu ile yẹn wọn pe ọkọ naa pe kọ wa ri ọkọ naa wa gbe nita o ṣe bi wakati mẹta daadaa nita ki wọn to jade ko lu ilẹkun ko si ko ṣe wọn ni ijamba kan igba ti ọrẹ toun pẹlu iyawo naa wa jade ni yara yẹn wọ́n wá rí òun aya yẹn wá kálẹ̀ ó kúnlẹ̀ ó ní ọkọ̀ òun àìlá kó dákun kó dáríjì òun torí pé ó ṣe ọwọ́ ìṣù ni ìṣù ló tán òun ọkùnrin náà wá sá tó fi obìnrin yẹn sílẹ̀ wá fi lọ ṣùgbọ́n obìnrin náà ń ṣe fún ṣe láláì fún ọkọ rẹ̀ pé kọ́ dẹ́kun òun bẹ̀ẹ́ ni kọ́ jẹ́ àṣírí láàrin ara wọn kọ́ má bàa jẹ́ kí ẹnìkan gbọ́ ọkọ náà ni ló ṣe rígbà ṣe ilé rẹ ni ìwọ lọkọ gbé níbẹ̀ títí dìgbà tí n ò ríjì rẹ̀ sí yálà ó padà wá sọ́dọ̀ mi àbí òní padà wá sọ́dọ̀ mi àyìnlá wa ń bèrè ní àsìkò yìí ǹjẹ́ irú obìnrin báhun ni ó yẹ kó tó padà wá lọ́dọ̀ tòun tó ọ̀rẹ́ òun tó lọ bá gbé ní ọ̀dọ̀ rẹ̀ lọ́hùn yẹn tó bá sùn yẹn ọ̀rẹ́ mọ́tímọ́tí tó sì yá òun lówó níbi mílíọ̀nù mẹ́ta ǹjẹ́ lẹ́tọ̀ọ́ kí òun tó sanwó yẹn padà fún ọ̀rẹ́ náà ó jẹ́ ìbéèrè méjì gbogbo ẹ̀yàn ọ̀jọ̀gbọ́n lórí àwọn ẹ̀rọ wa 0845-8600 ẹ tún lè rí wa pè lórí 0144-20-4444 ọ̀dà olórin wa tí a ti ń bá bọ̀ prince adekunle ó ti yá o kí ẹ tẹ̀síwájú ẹ̀rọ tẹ́lẹ̀ mú mi pè wá àní 0145-86-00 àbí kí ẹ pé 0144-20-4444 0144-20-4444

0: olólùfẹ́ tó ń pè ló tó rẹ kalẹ́ o.
1: ẹ kalẹ́.
0: bàbá wa ká àbí ìyá ni.
1: ìyá rẹ ti láti wọn
0: ṣe. yàrá bí àìrẹ tẹ ẹ gbọ́jọ́ mẹ́ta.
1: ọ̀sẹ̀ pẹ̀lú.
0: ó dáa à ń gbọ́ yín.
1: ọkùnrin nìkan lọ́kọ̀lọ́ tó kó jẹ́ kọ́yà ń wò rí ọkùnrin nìkan àbí kò lè wá sí olówó nìyí. bí kò lè wá sí olówó
0: nìyí.
1: bẹ́ẹ̀ni kọ́yà ń wò bẹ́ẹ̀ni kò sì yà ń wò ìyàwó ká ẹ̀. ọjọ́ ní kọjá sí láàrin wọn tó lè kọ́yà ń wò gbogbo gbogbo lè ṣe ìgbà.
0: àwọn méjèèjì.
1: àmọ́ ọ̀kẹ́ ní kọ́bẹ̀ sí tíọ́ ẹ̀.
0: kọ́ bá dáwọn lóhùn.
1: kọ́
0: máa wò bí ọ̀rẹ́ yẹn yóò sin òun lówó tó yá òun.
1: ìyàwó kan kò lè wálé bí kò ní wálé kọ́yà ń wò ó kó ló lè jẹ́ ètò mi. mẹ́ ọ̀kẹ́ ní kọ́bẹ̀ sí tíọ́ ẹ̀.
0: àyìnlá.
1: ó ṣe tíọ́ ẹ̀ pẹ́pẹ́lẹ́ fún mi kò jẹ́ kan kó máa tó ìjàmbá.
0: ọ̀dà.
1: ìyá kàí lọ́mọ kékeré ṣe ní èèmọ̀ ìlẹ̀kùn.
0: ọ̀dà ìṣòro yàwá bí àrífẹ́t àwọn àrè tí àwọn tó kù lórí 01 45 86 00 àbí 01 44 44 fún gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kò sí wọn ní àrírí àrìjìnà ní ọlọ́wọ́ kó jẹ́ kí àrìjìnà kí a má bàa gbé nípò kan àbí tí a gbé wà kí a rí ọ̀pọ̀lọpọ̀ ohun kó ṣojú wa kí a tó lọ tó gbogbo ẹ̀jọ̀gbọ́n àyìnlá ló kọ̀wé náà sí wa bóyá àwọn mìíràn wọn ò ní tètè gbọ́ dáadáa bí a ṣe ṣe àlàyé nípa rẹ̀ àyìnlá ní òun níyàwó kan àwọn bímọ mẹ́ta olùwàṣìbò òun láṣìírí tí òun kọ́lé àwọn wà nínú rẹ̀ ọjọ́ lọ́jọ́ ń bọ̀ òun náà wá bẹ̀ sí tán lọ́dọ̀ tí òun jẹ́ ẹ̀pọ̀ òboró mọ́ ṣùgbọ́n ìyàwó tòun bẹ̀ sí lówó tí ó bá lọ ra ilẹ̀ tó kọ́lé ó fi àwọn ó ṣe ní ilé mẹ̀káyà tí àwọn èrò wọn gba àwọn ilé yẹn tí wọ́n ń káyà rẹ̀ ṣùgbọ́n nígbà tí ó kọ́ yàrá kan ẹ̀sẹ̀ kan ó ní nígbà tí àwọn wá níbẹ̀ pẹ̀lú ọkọ tòun wọ́n máa najú níbẹ̀ tó ọ̀rẹ́ òun mọ́tímọ́tí tí òun ló ya àwọn kọ́dà gbogbo àwọn tí wọ́n ṣe oúnjẹ ṣe pẹ̀lú ọ̀rẹ́ náà ni ǹjẹ́ ọ̀rẹ́ náà ni wàá wo bí ètò ṣe ń lọ gbà ó ní ọ̀rẹ́ mi àyìnlá bí ó ṣe ń lọ gbà yẹn owó yẹn ò tún sí lọ́dọ̀ rẹ mọ́ gbogbo rẹ̀ àsìkò ní bàbáde ó wá ní òun ìyá òun ní owó bíi mílíọ̀nù mẹ́ta láti máa fi ṣòwò inú òun wá dùn ó wá gbé owó náà fún òun òun bẹ̀rẹ̀ ṣòwò ṣe ọjọ́ lọ́jọ́ ń bọ̀ ní ọ̀kan lárin àwọn tí wọ́n gba ilé lọ́dọ̀ ìyàwó tòun lọ́hùn wọ́n pe òun pé bí wọ́n ṣe ń rí àpẹ

0: wọ́n gbé láti ó gbé láti bí wákàtí mẹ́ta tí ó jókòó ló ń dè wọ́n pé kí wọ́n jáde wọn mọ̀ pé àìlá ń bẹ ńbẹ̀ ṣùgbọ́n ìgbà tó jáde wá àyà náà rí ọkọ rẹ̀ ẹ̀rù ń bà á lọ ké wá kúnlẹ̀ lónìí kí ó dẹ́kun kó má bàa jẹ́ nìkan kí ó gbọ́ èṣù ló tán òun ìgbà tí ọ̀rẹ́ náà jáde òun sá wá fi lọ ó fi ìyàwó yẹn sílẹ̀ ọkọ náà àyìnlá wá ṣe fún wọn ṣe lálàyé fún ìyàwó rẹ pé kò ṣe ìwọ lọkọ léyìí máa gbé ńbẹ títí ìgbà tí òun ló jìnlẹ yálà ó padà wá sọdọ mi àbí òní padà wá tó àyìnlá wá ń béèrè lọdọ gbogbo ẹyàn ọjọgbọn ní ọjọ tèmi pé irú ìyàwó bá òun nì ṣé òun lè gbà padà wá nínú ilé ọrẹ tó mọtímọtí lọ bá a sùn ní ilé rẹ lọhùn yẹn ó ti yọ òun ní mílíọnù mẹta tó wá sá nígbà tí òun rí wọn ṣé òun lè dá owó yẹn padà fún àbí òun ní dá padà fún wá jẹ ìbéèrè arákùnrin wọn àyìnlá ṣé òun lè dá owó yẹn padà fún ọkọ àbí ọrẹ tó mọtímọtí yẹn ṣé òun sì lè gba ìyàwó yẹn padà àbí òun lè gbà padà mọ lọdọ ti òun 01 45 86 00 àbí 01 44 20 44 44 olólùfẹ lórí tòwẹ kalẹ.
1: Ìwé kalẹ̀
0: o. Ó bàbá kí lorúkọ wa.
1: Balógun lè rí dáwà ní.
0: Kí lẹ wí.
1: A gbé ìlànà àyìnlá pé àwọn ọmọ náà níbi ẹ̀ńdẹ̀ ni wọ́n wà.
0: Ọ̀dọ́ rẹ̀ ni ó wà àwọn ọmọ rẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn ọmọ rẹ̀ lọ́dọ̀ àyìnlá.
1: Nígbà tí wọ́n ń ṣe ètò owó yẹn wọ́n ṣe àkọ́wé kan sílẹ̀.
0: Ìyẹn ni ìyẹ wa ṣùgbọ́n ṣé hausa yóò alówó bíi mílíọ̀nù mẹ́ta tí wọ́n ń ṣòwò àwọn ọ̀rẹ́ ni wọ́n jẹ́ ọ̀rẹ́ mọ́tímọ́tí ni wọ́n wà. Kí lorúkọ bàbá wa.
1: Balógun Dodorawa
0: ni. Dodorawa. Rọ́rọ̀ kan sọ nínú rẹ̀ ní ọjọ́ tèmi.
1: Bàbá bá lè fẹ́ bàá ní ìní. Ó yà tó à ń gbà ọmọ owó ni ó wà á tó ẹni ní. Ikú wà bẹ́ẹ̀ o.
0: Ṣé kọ́ gba ìyàwó ìsọ́dọ̀ àbí kọ́ máa gba àgbá ṣé ó sanwó fẹ́rẹ̀
1: náà. Àbí ọ̀pọ̀ta ọ̀gẹ̀ kọ́jọ ńgbà ìyàwó ni o.
0: Ọ̀dà owó tí ọ̀rẹ́ yẹn ya ṣé kó da padà fún.
1: Owó ìkọ̀ yẹ́lẹ̀ náà ya wọn ni.
0: Àbí.
1: Á.
0: Ọ̀dà. Ọ̀rọ̀ pẹ̀lú ẹ má pẹ́ bàbá wa balógun dáwà ọ̀dà ẹ̀ṣẹ̀hún àwọn ọ̀rẹ́ tí àwọn tó kùn lórí ẹ̀rọ wa 0 44 20 44 44 àbí 0 45 86 00 00 gẹ́lẹ́ fi pẹ̀lú lórí ètò yìí olólùfẹ́ tí wọ́n ń pè lórí ètò yìí ẹ kalẹ̀ o.
1: Alámọ̀lẹ́kọ̀.
0: Àmì àlùkù sàlám yẹ bàbá wa ògódò ìjà kọ́nu.
1: Bẹ́ẹ̀ni Alájò ògódò ìjà ni olóòtú.
0: Ẹ káàbọ̀.
1: Ẹ kalẹ̀.
0: Oo.
1: Ọjọ́ mẹ́ta. Akú ilẹ̀ ń ti rántí ọmọ
0: o. Oo olùyà. Ami. Ọ̀dà àǹgbò lẹ́nu yìí.
1: Ẹlẹ́kìnrin.
0: Àǹgbò yìí.
1: Bọ́dà bí mo pè mí o.
0: Ìyàwó
1: ilẹ̀ ọ̀wọ́ lè mímọ́.
0: Kọ̀ tí wọ́n ní padà wá sọ́dọ̀ yín mọ́.
1: Láyé.
0: Ọ̀dà tí nù. Owó tí ọ̀rọ̀ yẹn ya nǹkan tó a ti fi ṣòwò lọ́wọ́lọ́wọ́.
1: Tí ọ̀nà bọ̀ àti mi kò ní sẹ́wọ́ bí ẹ dáná ọ̀gbà sí ibi àńsẹ́wọ́ bẹ́ẹ̀ mi. Ó ti gbẹ̀jẹ̀ ọ̀pọ̀.
0: Àbí.
1: Gbẹ̀jẹ̀ ọ̀pọ̀.
0: Ẹ lè mú bọ̀ àti rí ẹgbọ́ kẹsàn-án fún bàbá wa gbọ́dọ̀ jà.
1: Mo tà ń fẹ́ wọ́n pẹ́. Mo yẹ ká ìlú mi yá mi lówó tó wà mílíọ̀n. Ó fi àyè ìyàwó ó fi àyè ìfò.
0: Ọ̀rọ̀ àlọ́wọ́ ni bàbá ògódò ìjà òun ti lọ ó dá jẹ́ ọmọ rẹ̀ tí àwọn tó kùn 0 45 86 00 àbí 0 44 20 44 44 láfìrí tí ẹ̀yìn tó kù lórí ètò yìí kẹ́ bá wa dá sí i tó kò sí ohun tí a lè rí bẹ́ẹ̀ yẹn bá ń bẹ láyé ohun tó jẹ́ ìbànújẹ́.

0: bẹ́ẹ̀ni ìbò ni wọ́n wà bàbá wa ǹjẹ́ láwọn tí ó dọ̀ olólùfẹ́ wa tí wọ́n ń pèlú òtò ẹ̀ka lẹ́wọ̀ bàbá wa kí lorúkọ wa
1: suleman alasan ní kàdí ìdè yẹrẹ
0: suleman alasan
1: ẹkú ètò
0: ooo
1: ń bẹ mú ètò òní akọ ọlọ́ọ̀bọ ọbalá ẹnukù ní dàbẹ ẹjẹ
0: àmì
1: ọ̀nà ẹja pọ̀ jù wọn ò mọ ibẹ lọmọ ètò ìní nítorí bí n tẹlé àkàrà ni ọkàn ìwé kóòtù ayé alákọ̀ọ̀mọba ń wò lọ́dọ̀ fojú rí.
0: Àyìnlá àbí? Wọ́n pè é ni.
1: Àtọ́ mi ká ẹ ní.
0: Wọ́n
1: ń gbé ọlọ́ọ̀kọ́ Bàásí lẹ́kọ̀ọ́ láyà, ọlọ́ọ̀kọ́ láyà Bàásí ọkọ̀ ṣáájú, ọlọ́ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ láyà ọlọ́ọ̀rọ̀ Bàásí táyì lè fi ké sí lẹ́kọ̀ọ́ ní ọkọ̀ ìgbàdúrà rẹ̀. Ọba ẹ̀ṣẹ̀ rẹ̀ ló kọ̀ ẹ̀kọ́.
0: Madawa Alasan.
1: Àpá ẹ̀ka ẹ̀ ní ti olóòlù ilé kọ́ àbí kọ́ gba ya.
0: Kì í ṣe òun kọ́kọ́ yà ọ́ yà ilé ọ̀rẹ́ ẹ̀ lọ́jẹ́ ọ̀rẹ́ mọ́tímọ́tí ni.
1: Ọ̀rẹ́ tímọ́tímọ́. Ẹ̀ná àpá ẹ̀ bẹ́ ẹ̀ka ẹ̀ tó lè jùkọ́ obìnrin lóbi.
0: Àbí.
1: Ṣé
0: irú òbí báwo ni bàbá wa? Irú òbí báwo ni ṣe ẹ gbà padà sọ́dọ̀ yín àbí ẹ̀ ní gbà padà mọ́? Owó tí ọ̀rẹ́ yìí yá ọ̀rẹ́ tó lọ fẹ́ ìyàwó yẹ owó tó yá.
1: Àwọn ìgbà ẹ̀rọ àti eégún ni ọ̀dàn
0: omi
1: kò ní gbà ọ́.
0: Owó tí ọ̀rẹ́ náà yá yín kọ́.
1: Iye owó náà nìka ìgbó omi kò ní fún.
0: Aya má sẹ̀sẹ̀ mọ̀ bí wọ́n ṣe ń pe ẹni tó.
1: Nǹkan ti tó ní mẹ́jọ owó yìí lọ yá lọ. Ìwé ìrìnà ká ní àwọn oúnjẹ díẹ̀díẹ̀ nǹkan lọ yá lọ. Kí ọba mi alájòkódò gbá lọ o. Kí ló ń ka ẹtù wa bí ìrà ẹ̀mí ń kojú wa náà mọ̀ kí wọ́n pọ̀ mọ̀ kí ìyàwó mọ̀ kí ọmọ.
0: Ọ̀ngọ̀ yín.
1: Yáà kí ẹ̀ka yín o.
0: Bàbá àdọ́jọ́ la kẹ kí àwọn tó kún fún méjìlá péré ni bàbá Alasan.
1: Ẹ
0: dẹ́ ṣeun. Ó dáa dúpẹ́ bàbá Alasan wọn ni wọn ò ní sanwó yẹn mọ́ wọn sì ní gba ìyàwó yẹn padà. Owó yẹn tí ó yá òun máa fi jẹun díẹ̀ díẹ̀ kí wọ́n máa bá ṣẹ́ wọn lọ. 0845-86-00 lẹ́ fi dá wa pé àbí 0140-40-44 olólùfẹ́ tí wọ́n ń pè lórí tó wá ẹ̀ka lẹ́wọ̀. Owó bàbá kí lorúkọ wa.
1: Mr. Odu Tomani.
0: Ọkọ̀ ya kàmi ọlọ́bẹ̀ dídùn.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ pé ọjọ́ mẹ́ta.
1: Ọjọ́ mẹ́ta ni o.
0: Oo.
1: Ìdí ìwà ni. Ẹ kú ètò.
0: Oo.
1: A ní ká kí àní àkọ́bẹ́ ká dá sí ètò.
0: Ada ẹ kú àyẹ̀ sí.
1: Ká kú gbà fún mi ká kí gbogbo òbí o kí ìwọlé ọmọ.
0: Bẹ́ẹ̀ni wọ́n kú náwó.
1: Ọ̀nà kọ́ bá wọ́n mọ̀ wọ́n ni o.
0: Àmì.
1: Olùwà.
0: Ẹ ṣeun bàbá wa. Njẹ mọ̀ṣíà ìdótòmá ọkọ̀ ìyá kàmí ọlọ́bẹ̀ dùnú akínwọ́n ìyá aláta ẹ bá wa kínwọ́n pé wọ́n kó àsìkò yìí ó dá àmọ̀ retí àwọn tó kù njẹ akíyàwá ní pèbíé lọ́hùn ẹnúrátù akínwọ́n pé ẹ kó àsìkò yìí àti ìgbọ̀nyìn ní àjọ ètè ní bàbá wa fẹ́ sáré lọ́mọ náà gbogbo ńlá kí láwọn ètò ọ̀dọ̀ ànígbàgbé wọn bẹ́ẹ̀ lòjà fáró asán lákọ́ ni ìyá yẹ 0145-86-00 lẹ́fì dá sí tòyí àbí 0144-44-44 bóyá àwọn mìíràn àwọn tètè gbọ́ wa lórí ohun tàbí sórí àtẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òyì tó jẹ́ pé arákùnrin wa àyìnlá ni wọ́n kọ́ sí wa láti jẹ́ kí wọ́n béèrè báwo ni wọ́n sì lè sígbà wọ́n ní òun níyàwó tí àwọn bímọ mẹ́ta olúwa bo òun láṣìírí tí òun kọ́lé wọ́n wà nínú rẹ̀ ẹ̀pà wa bóró mọ́ owó yẹn wá sí lọ́dọ̀ bí ìgbà àtijọ́ mọ́ ṣùgbọ́n ìyàwó tòun wá lówó díẹ̀ tóun náà wà lọ kọ́lé ọ̀rọ̀lẹ̀ tó kọ́lé ṣùgbọ́n ó fi àwọn èèyàn àwọn ọkọ nílé mẹ̀háyà ni tí àwọn èrò gba àwọn yàrá yẹn tí wọ́n ń gbé wọ́n wá ìgbà tó ń kọ ó yọ ẹ̀sẹ̀ kan ìdòdò kan fún àwọn méjèèjì pé nígbà tí wọ́n wá wá níbẹ̀ wọ́n máa nẹjú ńbẹ̀ jẹ́ ẹni tó jẹ́ ọ̀rẹ́ ti àwọn mọ́tímọ́tí náà ọ̀rẹ́ kòun tí kò jẹ́ kò kó sùn òun ló máa ń yà wọ́n ìgbà tí owó bẹ̀rẹ̀ sí tọ́lọ́dọ̀ tí òun déédéé òun pé ìyá bẹ̀rẹ̀ sí dé ó ní ọwá yá òun lówó bíi mílíọ̀nù mẹ́ta kí òun máa san fún òun díẹ̀díẹ̀ ọwá yà òun lẹ́nu pé àwọn tí wọ́n káyà léyìn wá pé òun ní ọjọ́ kan pé àpẹẹrẹ tí wọ́n rí yẹn wọ́n dàbí pé ọ̀rẹ́ náà ń bá ìyàwó rẹ̀ gbé o ó ní rárá ọ̀rẹ́ yẹn tí wọ́n ọ̀rẹ́ mọ́tímọ́tí ni kódà kò lè irúfẹ́ ìwà báwọn ni ọlẹ́kẹ̀ẹ́ wá pé wọ́n ní kọ́ wá rí ó gbé bẹ̀ ní fún wákàtí mẹ́ta gbáko ki won to jade igba ti won jade oda aya ja won gidigidi eh yawo yen wa kunle ni o nbe oko na ila pe ki o dekun isu lo tan ohun ko ma ba je ki enikan gbo gbogbo igba to ndi soro yi ore re ti sa o ti lo to aya wa nbere won so fun yawo yen pe ko joko nibe se hun lo kole baba ti ya ohun ro aya yi pada sodo abi o ni pada wa mo o nbere se yo ki o pada wa je ye ki ohun to so wo na fun ore omo ejogbon ololufe ti won pe lo to e kale
1: Ega
0: leo. Baba Belo Jafaru.
1: Ele wa se roga.
0: E ko jo meta.
1: Oke go.
0: O.
1: E ko eto.
0: O.
1: Wala e ko te gbe ta e to ni wala e to nla ni.
0: Abi.
1: Amo ma le ti ti mi ni o.
0: Eh.
1: Ni ni ba mi pada mo.
0: Eh eh ni gba pada mo.
1: O o eh. Ore ti ba wo yen lupo.
0: Mm.
1: Bara yen mi on meta. O nge le o ti gbe fun anbe ni ni. Aje pe o to ne to fi so igi yawo re.
0: Mm.
1: O ne o do wo re pada fun ni ni nje o tin be mu. O do wo ya o ti da yawo lo re ni ni.
0: O da do.
1: O da yawo ni ni ne lo fi lo ne lo fi lo hu ya lu ko ya lu. O da yawo re ni o ya ko ni.
0: O da yawo re ni.
1: O da yawo lo re ni ni.
0: Mm.
1: Eh do ko o ko ni bere. O da ko ni bere. Ejisi haram.
0: Hmm.
1: Ejisi ame kwe ti anda je kwe ti to ba ken. To ba kwa ken lo uni. Eji ini. Unke uri ore ni jene mwe kwe uti lu. Yende ari.
0: Bese ye yato?
1: Eh, eh, oya to. Bese yato di bese. Eji ini si. Ewe to bi se igi. Si bo ti babani nela ti je ti ti ti. Ine lo. Emi da ke lo to funi. Da ke. O yi ke ke mo. O yi ke.
0: Ba, ebe lo Jafaru. Ah, onti lo. Oda, odi gwa diye. Adi pe lo bada be Jafaru. Eh. Ololufe ti won pe lo to wa kale o.
1: O kale.
0: Baba ba ki loruko wa.
1: Isadi ara, ala ti kana be.
0: Isadi ara. E ko jo meta.
1: O ti wa ko.
0: Ola e tra odu to nbe o.
1: Ala da.
0: Won ni a toro awo lola.
1: O ti wo ko si awa.
0: Oda, an go yin.
1: Olo ba se ni.
0: Ami, ami.
1: Ilo de ka te kara se ki ni o si se ni. Mo ko to nse ni so ni se egbe
0: ah e ba bi no e keji ti sise
1: o ko da so
0: mm
1: ni te mi wa e amo ko ni ai la papa
0: mm
1: ohun fe foju ri o
0: ah kilo fa te bi be
1: to ba je be kilo fe lo wo ni le arabi
0: ah ile ti yawo re ko ni ko je
1: ele ti awo re ko
0: yawo na lo kole na ki se bawo ile yawo re ile re ni ile oko na ile yawo ni
1: ile nbe ni won wa
0: ibe ko ni won wa won oko na ayin la na kole funra re won gbe ninu re ti yawo na wa ro wo lo ra le o na kole mahaya
1: nla ti o kole mahaya ti won wa pe pe ya aya re nse bayi nse bayi
0: pelu ore re ni won lo pade re ni be ore ayila
1: o pa re ore yen o do ya ni eh
0: mm
1: o na ba ka tin o pe fara ohun o ni ri ba mi mo
0: o di zenu
1: eh olo n papa mo ba
0: e di joko lori de
1: iya o yen papa o ti da loju pe to o para ko gbe para odo mi mo
0: mhm
1: ori mo ti ri mo
0: mhm
1: ni bari ni mo so fun mi
0: abi mo to je pe foju ni oju ara yin ba mu
1: amiri
0: ko le sese mo
1: ya tun sin be o
0: oda
1: oru ba die
0: o se se oda wa isadi ara dupe lowo yin o ni atun se o si ni kunu kuli kuli mhm owo ti o ya ohun pe eleyan di zenu o jaje gbe 01 45 86 00 oda ololufe tin pe lori to e kale o
1: sule le pada
0: baba sule oda ngbo yin Ehn.
1: Baba mi ka foju ina wo be kele wa le to un ko tele ko lile o ye ko wa ni ye ko ko ni omo
0: ibe na lo wa ẹgbọ́n ayé dáadáa ni.
1: Kò sí ọ̀sán fún bàbá nì.
0: Ibẹ̀ ló wà ọ̀dọ̀ ọkọ rẹ̀ ńlá ni wọ́n ń gbé ibẹ̀ ló ń gbé sùn
1: bẹ̀rù gbé jẹ. Òun ọkọ òun ọsọ fún bàbá kọ́ ẹ̀yà bàbá ló fojú ẹ̀ yìí o.
0: Àwọn tí wọ́n háyà léyìn ni wọ́n ṣe àkíyèsí náà pé ó máa ń wá níbẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀.
1: Àkókò àti àkókò àti àyàn ọ̀nà ẹ̀dẹ̀ ká ẹ̀rọ àti bámu àjẹ. Kí ẹgbẹ́ mọ náà kó hu wa àwọn ní òní ẹyí ni kò sọ bọ́dọ̀ abaka ẹgbẹ́ lọ́lọ́ rí bẹ́ẹ̀ ní
0: ọ̀sẹ̀ bá. Ó náà lọ rí ni ọlọ mú wọn ẹgbàlá yìí dáadáa ni ó dúró títí wọn fi jáde nínú ilé.
1: Bí ó mú wọn ni ìyé náà yẹn rẹ̀ òmí kò ní gba yàrá ènìyàn mọ́fẹ́ owó nàbí àjẹ alúgbọ́n.
0: Ó mú wọn tí ìyàwó náà bẹ̀ ẹ́ pé kí ó dẹ́kun tó má bàa jẹ́ kí ẹnìkan gbọ́ pé èṣù ló ta òun. A fẹ́ gbọ́ ohun tí ẹ fẹ́ wí mọ̀dáwà bí a bá sọ ẹ̀rọ yẹn kẹ́tún wa pé bóyá ohun tí ẹ fẹ́ wí yẹn jẹ́ nǹkan tí yóò kọ́ wa ní ọgbọ́n pẹ̀lú òye pé bí òun bá ká ìyàwó òun mọ́ pẹ̀lú ọkùnrin ibẹ̀ náà ni wọ́n di pátí 0145600 àbí 0144 lẹ́fìrí wa pé olólùfẹ́ yóò tí wọ́n ń pè wá ìkálẹ́. Àló ẹ̀kálẹ́ o àwọn náà wọ́n ti lọ. Àmọ̀ ohun tó ń já ìrọ̀wá ní ọjọ́ ti ní báyìí jẹ́ ẹjọ̀ wá kẹtún kẹsó dáadáa. Wọ́n dá àwọn rẹ̀ tí àwọn tó kù ọkùnrin ìṣẹ́jú mẹ́ta péré kí a tó kásẹ̀ tó lẹ̀ ní àsìkò yìí. Áfàsìkò yìí ta fi kí bọ̀dà wà lọ ní ìlú Bìtìrú lọ́hùn-ún. Alàgbà Akẹ́ Dimọ́fàsọ àkíwọn pé wọ́n kú àsìkò wa ní ilé ìtura lọ́hùn-ún Ọpẹ́ Olúwa àkíwọn pé wọ́n kú àsìkò yìí. Àgbà olólùfẹ́ kan tí wọ́n ń pè lórí tó wa. Bàbá àbí ìyá tẹ ń pè é kalẹ́.
2: Ìyá ni.
0: Ìyá ni ọ̀dà ẹ̀ kalẹ́ o.
2: Ọ̀dà alẹ́.
0: O bí àyè ẹ tún padà bọ̀.
2: Padà.
0: Ọ̀dà ẹ ṣeun.
2: Ẹ ọkùnrin owó ni ìyá ni òní ṣe ń gbòmí mi.
0: Àbí.
2: Ṣé ń rìn. Owó yẹ ọkọ ìyàwó ọmọ ọrẹ ẹ fi àyàwó ẹ ọ fi àyàwó ẹ lọ́wọ́ ẹ lọ́gbẹ́ fóònù lọ́jọ́ ní ìyàwó lówó. Ń lò pọ̀
0: ohun ìyàwó ẹ lọ́jọ́ bí yá. Owó
2: ayàwó
0: ni. Ó yà ni o kò ra ìyàwó o.
2: Ìyàwó ni.
0: Ayín ra ìyàwó. Ẹdì ẹ lọ́jẹ́ ni.
2: Wà kó wà ló ṣe ilé ìtẹ̀ lọkùnrin.
0: Àbí.
2: Ìgbà ìkàwọ̀ ni. Ọmọ ìrànlọ́wọ́ kò sí lọ́wọ́ ọkọ̀ gbọ̀n mi. Wọ́n dá ọkọ̀ gíga
0: náà. Ó dáa ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín. Tó ǹjẹ́ àfàsìkò yìí tàfi kí Alhaji Wayemi Ibrahim Siliu Akinwọn ní ojúlé àdéhùn gbàgbé atm farajú joseph akí gbogbo yín gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́lọ́gbọ́n pátápátá la kí o bàbá wa alhaji afọ́sẹ́ni lókè dàmà lọ́hùn alhaji afọ́sẹ́ni akíwọn pẹ̀lú ìyàwó rẹ̀ alhaja ànígbàgbé bàbá wa yaga ni amúsà gbogbo yín la kí alhaji tí a mọ̀ sí balẹ̀ alhaji balẹ̀ rahimi bàbá wa tamọ̀ sí jẹ́ akíwọn alhaji afíjì dáúdà ìrírí akárí àkí gbogbo yín pátápátá olólùfẹ́ tí wọ́n pè lótò wẹ̀kalẹ̀. Ẹ ṣeun.
1: Èyí kọ́ gbọ́ lẹ̀ kí n kọ́ gbọ́ dáadáa ni. Ṣé mo sọ fẹ́ mọ̀ ní bí wọ́n dádúró ti èmi ni o? Ìkẹ́rẹ́ ẹ̀. Ìyàwó ẹ̀ lọ́kọ̀ tó lè mímọ́.
0: Àkọ́kọ́ nù. Àkọ́kọ́ nù.
1: Àkọ́kọ́ nù.
0: Èkejì.
1: Owó ka gẹ́ẹ́ owó ọ̀hà nù. Ẹ ó ṣe tó àlejò ó ti wà ń pẹ́ ìyàwó nù. Ó ti wà ń pẹ́ ọ pẹ́. Ṣé ìdí pé bọ̀ ní ológun wà ń yá mi lówó. Ẹkú bá lẹ̀ jẹ̀ ní ọkùnrin yẹn. Ẹgbẹ́ jẹ̀ pátápátá ni.
0: Adigẹ.
1: Kò ní ìwọ̀ ìjọba wọn. Kò ní ìwọ̀ ìjọba wọn.
0: Irú báwọn ni ò dá o.
1: Ọ̀gá ìkòtí bẹ́ẹ̀ ìgbọ́n ọdún kàrí ní kó mú un jẹ. Ó jọ ọkùnrin ní lọ́bẹ̀ ń jẹ́nu. Ó lè lè títí wọn àti àgbẹ̀ á.
0: Àwọn méjèèjì wọn bọ́ sọ́wọ́ ọkọ̀ náà.
1: Kí wọ́n kalẹ̀ ń tùtù
0: ẹ ọ̀dà ẹ̀ṣẹ̀hún àdúpẹ́ ọ̀dà ó ń bọ́ yín bàbá nàfísàtù ọ̀dà àdúpẹ́ bàbá wa alhaji ogodo ń já akíwọ̀n pé wọ́n kó àsìkò yìí akí bàbá wa olú vẹ́sàn ní ojúlé ẹ̀kọ́ ọlọ́run tí a mọ̀ sí lẹ́sàsìrè lókè dàmà àbí olúgbà ní akíwọ̀n alẹ́ adéyanjú akí gbogbo yín pátápátá akí gbogbo àwọn olùkọ́ pé ẹkú dédé wo yìí ẹkú ìwọlé ọlọ́run ọba lókè kí ó fi ṣẹyìn àwọn ọmọ akí gbogbo àwọn òbí tí wọ́n ṣiṣẹ́ kárakára láti ra àwọn èlò fáwọn ọmọ òun náà ni ààrẹ ọlọ́dẹ wa wí ní àsìkò yìí omi adébàdá yìí pé ìdọ̀síwájú ẹ̀kọ́ ohun náà ni ìdàgbàsókè orílẹ̀-èdè kan bí ẹ̀kọ́ bá lè lọ nílọsíwájú jẹ́ a ní ìlọsíwájú ní orílẹ̀-èdè wa a ní àwọn akọ̀wé ńláńlá tó ibi tí a gbé yàn kí olúwa kò fi ọ̀pọ̀lọpọ̀ fún wa kí ọmọlá kò fi sẹ́yìn àwọn ọmọ tí wọ́n lọ ní ojúlẹ́kọ̀ọ́ náà pátápátá bẹ́ẹ̀ ni àwọn olùkọ́ kí olúwa fi sẹ́yìn nìkankan wa o àdúpẹ́ bí ni a ó mọ ètò tọyọ tẹ̀lé nílẹ̀ mọ́ kí n pẹ́ ẹ̀kọ́ àsìkò wa àkí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọlọ́lọ́gbọ́n pátápátá ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bàbá wa wí manuelẹ̀ àkí o gbogbo àwọn tí a rántí ọjọ́ tẹ̀lé láti kí àkí gbogbo àwọn ìdílé dosùnmú ìdílé kadí ìdílé yao bàbá wa jẹ́ àkí yàwó firime àkí wọn yàwó ẹ̀kọ́ aráfẹ́ra kù à ń bọ̀ láti ṣe àbẹ̀wò yín ẹ̀kú sùúrù gbogbo àwọn ìdílé diara ìdílé tòwòsí ìdílé balógun alhaji agani amusa àkí gbogbo yín pátápátá o àdánìkan sí ayọ̀ tí àlàáfíà nìkan máa bá wa gbé ọ̀dà lórí ohun tí àyìnlá fi sórí àtẹ ó yẹ kí a lọ lórí rẹ̀ díẹ̀ kí a ṣe àlàyé fún àwọn tí wọ́n ń gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bóyá bí ó ṣe ṣe mí báyìí ní í ṣe ṣe jẹ́ tínú tèmi ó lè yàtọ̀ sí tẹ̀yìn ṣùgbọ́n bóyá wọ́n lè wá já sí ipa kan ṣoṣo náà gẹ́gẹ́ bí ó ṣe ṣẹlẹ̀ ń wà ọ̀kan dánú ojú àyìnlá bí ó bá ṣèmi ìnígbà ìyàwó yẹn padà mọ́ tèmi ni mo wí o ìpín àwọn tó kù ṣùgbọ́n owó tí ọ̀rẹ́ náà yá mi ń bẹ ọlọ́run kí n san padà fún ìyẹn àdéhùn ló ń bẹ láàrin wa àwa méjèèjì bó bá tẹ̀ jẹ́ pé ó tẹ̀ tí ń fẹ́yàwó yẹn kí ó tó yá mi lọ́wọ́ olúwa ló ti rí àwọn méjèèjì wọn mọ̀ ṣùgbọ́n bí ẹnìkan bá ní mo yá olówó yìí gbàdúrà kí o ní agbára láti san owó náà padà fún ẹni tọ̀hún bí ọba lè san padà bí o lè ní olúwa kó dáríjì wa ǹjẹ́ ó yẹ kí o ṣe agbára kí owó náà kó san padà fún un bó bá lè gbà á déédéé bí o bá sì gbà á tó ní òun fún ọ ó fún ọ nù ún ṣùgbọ́n ṣakitiyan láti jẹ́ kí o da owó yẹn padà fún un bí ọlọ́run olúwa bá bọ̀ ẹ́ láṣìírí torí pé àdéhùn tó ń bẹ láàrin ara mi pé mo yá ọ ni tó ẹ̀kẹta àkíyèsí tí a ní láti ṣe lórí àwọn ọ̀pọ̀lọpọ̀ ohun àwọn ọ̀rẹ́ ta máa ń ní dájúdájú bí wọ́n bá ṣe pé mo ní ọ̀rẹ́ mọ́tímọ́tí bí ọ̀rẹ́ rẹ̀ ò bá sí nínú ilé tí ìyàwó ló ń bẹ nínú ilé dákun wọ́n bá jókòó lọ́dọ̀ rẹ̀ kó pẹ́ ọkọ rẹ̀ ń kọ́ ọjáde àyọká báwo ni ọ̀dà mo ní kí n bẹ̀yìn wò ni bó bá dé wí fún pé mo gba ibi ṣùgbọ́n àwọn mìíràn wọ́n lọ jókòó wọ́n jẹun wọ́n sùn ní ẹsẹ̀ ọkọ ọkọ náà tó sì jẹ́ ọ̀rẹ́ rẹ̀ ò sí nínú ilé jẹ́ ó yẹ kí a ṣe àkíyèsí lórí gbogbo ohun tó ṣẹlẹ̀ yẹn ìgbà náà ló di bẹ́ẹ̀ ní àsìkò báyìí ìgbà náà ló di bẹ́ẹ̀ jẹ́ ọ̀rẹ́ bí kò bá sínú ilé ẹ̀yin náà bí ẹ bá ti béèrè rẹ̀ bá wá ní ọjáde ẹ mọ̀nà ilé yín tọ̀kẹ́ lọ gbé nínú ilé bá bá dé wá ẹ pèrà yín àwọn ẹ̀rọ ń bẹ kí ẹ bẹ̀ fi pèrà yín ṣùgbọ́n ọlọ́ jókòó lọ́dọ̀ ìyàwó yẹn ẹ máa nájú ẹ máa sọ̀rọ̀ ẹ máa ṣe jẹ́ kò da gbogbo irúfẹ́ àwọn ìwà báwọn ni òun mú eléyìí wá tó gbogbo ẹjọ̀ gbogbo àwọn tí wọ́n pèlú orí tó wà mọ́ kí n pe ẹ̀kú àyẹ̀ sí ibi tí ẹgbẹ́ yàn láti fi ra àwọn èlò sínú ẹ̀rọ yín ọ̀pọ̀ olúwa ọlọ́run ọba lókè yóò fi rọ́pò fún yín wọ́n fi àsìkò mọ̀ fi kí àwọn tí wọ́n bẹ nílò kàkíkòkà bàbá wa yẹn ṣàbí làtífù akínwọ́n ṣàbí jamiu ní tí ọlọ́run pẹ̀lú ìyàwó àwọn ọmọ rẹ̀ wọ́n sì wá fásikò kí ìyá wa jẹ́ alájà àlíyé rímọ́tù ní kànàgbẹ́ lọ́hùn gbogbo àwọn tí wọ́n bẹ ní gàdó sùkùtù akínwọ́n ìyá wa tàǹtí kùtìrì ẹ̀ lọ́dọ̀ gàdó sùkùtù akínwọ́n yín pátápátá bí ẹ̀kọ́ àsìkò wa pápí dígùtì ànígbàgbọ́ yín alẹ́ kùtù ní tẹ́lọ̀ ni wọ́n jẹ́ ní àdúgbò kànàgbẹ́ lọ́hùn ìdókòó ọ̀sùn akí gbogbo yín pátápátá róbẹ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta yahoo ànígbàgbọ́ kúnlé jẹ́ kúnlé akín pé ẹ̀kọ́ àsìkò gbogbo àwọn tí wọ́n bẹ ní kíjì lọ́dọ̀ prof nídèpò bẹ bá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ kí ẹ máa fi gbádùn kí ẹ máa fi ṣe ayọ̀ sp nojúlé sí àmì tíbutì akín pẹ̀lú olórí oko bámbáhùn pé ẹ̀kọ́ àsìkò yìí gbogbo àwọn tí a rántí àti kíni ọjọ́ ẹtì ní ẹ má bínú sí wa ikú pẹ̀lú àrùn ló gbàgbé ẹnìkọ̀ọ̀kan wa múrẹ́ làbí láwọn fi parí àwọn ètò yìí kí a sùn láwọn kí a jí láyọ̀ ọ́dọ̀la.